0: 5 between 4:16 a.m. and 4:30 a.m. every day. Ayo, need to meet here lojojumo. Amen.
1: Ogo mane fun Olorun ni fun gbogbo ọkan ti olugbo to gbọ mi kaakiri gbogbo orile di agba nla ye e o ma dupe lowo baba mi baba re dupe lowo ni majem eni to ke eni to shanu fun en to je ko ri ojo ta pe lojo Saturday won na gbe pa ope dupe fun Olorun bo ti wa ni dupe ki lo se pada se bi pepe re ba mi luwa orin meta ko ko so ba won ba ki baba mi je ko ri Saturday wọ́nà obi ọdún àìmọye èèyàn ló fẹ́ rí ọjọ́ sátidé tí wọ́n rí dúpẹ́ bó ti wá ń dúpẹ́ tó yìn ẹgbẹ́ bàbá mi jẹ́ kórí 26/09/2026 ní gbogbo ilé tó gbé gbọ́ mi yá padà lọ síbi pẹpẹ ibi tó yàsọ́tọ̀ yẹn jájọ ká aleluya méje àti ogun méje bó ti ń ké aleluya méje àti ogun méje bó ti wá ń gbára dèfé tó yẹn náà ni wòlíì yìí tẹ́ ti mọ̀ ọ̀làrẹ̀wájú ọlágbèmí jẹ́ pìànú ni mo rí gbà kí ni bàbá mi arúgbó ọjọ́ ní kájọ sọ náà ni tó rọ yá mi ń dí ẹnu àkókò rẹ jájọ rìnrìn àjò ẹ̀mí já gbóhun tó ní májẹ̀mú ní ogbó ọkọ̀ tó ń tẹ́tí sí mi náà ni tí òwúrọ̀
2: yìí. Ní mark orí karùn-ún ẹsẹ̀ kìíní kìló.
3: Ó sì wá sí apá kejì òkun.
2: Ó wá sí apá kejì òkun.
3: Ní ilẹ̀ àwọn ará Gádara.
2: Ní ilẹ̀ àwọn ará Gádara.
3: Nígbà tí ó ti inú ọkọ̀ jáde.
2: Nígbà tó ti inú ọkọ̀ jáde.
3: Lójú kan náà.
2: Lójú kan náà.
3: Ọkùnrin kan náà.
2: Ọkùnrin kan náà.
3: Tó ní ẹ̀mí àìmọ́ pàdé rẹ̀.
2: Tó ní ẹ̀mí àìmọ́ pàdé rẹ̀.
3: Ó ń ti ibi bojì jáde wá.
2: Ó ń ti ibi bojì jáde wá.
3: Ẹni tí ó ní ibùgbé rẹ̀ nínú ibojì.
2: Ẹni tó ní ibùgbé rẹ̀ nínú ibojì.
3: Kò sì sí ẹni tí ó lè dé.
2: Kò sẹ́ni tó lè dé.
3: Kò sí.
2: Kò sí.
3: Kì í ṣe ẹ̀wọ̀n.
2: Kì í ṣe ẹ̀wọ̀n.
3: Nítorí nígbà púpọ̀.
2: Nígbà púpọ̀.
3: A fi ṣẹkẹ́ṣẹkẹ̀ àti àwọn dé.
2: A fi ṣẹkẹ́ṣẹkẹ̀ àti àwọn dé.
3: Òun a sì dá àwọn náà sí méjì.
2: Òun a dá àwọn náà sí méjì.
3: A sì dá ṣẹkẹ́ṣẹkẹ̀ wẹ́wẹ́.
2: A dá ṣẹkẹ́ṣẹkẹ̀ wẹ́wẹ́.
3: Bẹ́ẹ̀ ni kò sí ẹnìkan tí ó lé agbára láti ṣe rọ̀.
2: Kò sí ẹni tó lágbára láti ṣe rọ̀. Irú ẹ̀mí tó ń gbé nú ayé àwọn ìpọ̀lọ́pọ̀ tí wọ́n fi ń wọnú àìsàn nìyẹn. Yes.
3: Ṣùgbọ́n nígbà tí ó rí Jésù ní òkèèrè.
2: Nígbà tó rí Jésù lókèèrè.
3: Ó sáré.
2: Ó sáré.
3: Ó wá forí balẹ̀ fún.
2: Ó wá forí balẹ̀ fún.
3: Ó kígbe ní òun rárá.
2: Ó kígbe lóhùn rárá.
3: Wípé.
2: Wípé.
3: Kí ni ṣe tèmi ti rẹ?
2: Kí ni ṣe tèmi ti rẹ?
3: Ìwọ ọmọ Ọlọ́run ọ̀gá ògo.
2: Ìwọ ọmọ Ọlọ́run ọ̀gá ògo.
3: Mo fi Ọlọ́run bẹ̀ ọ́.
2: Mo fi Ọlọ́run bẹ̀ ọ́.
3: Kí wọ kí ó má ṣe dá mi lóró.
2: Má ṣe dá mi lóró.
3: Nítorí ó wí fún pé.
2: Ó wí fún pé.
3: Jáde kúrò ní ara ọkùnrin náà.
2: Jáde kúrò lára ọkùnrin náà.
3: Ìwọ ẹ̀mí àìmọ́.
2: Ìwọ ẹ̀mí àìmọ́. Àìmọ́ yé èèyàn náà ni. Ni wọ́n ní ẹ̀mí àìmọ́ yẹn. Ariwo tí Jésù pa ni pé jáde kúrò lára ọkùnrin náà. Mo bí àìsàn tó ń ṣe ẹ̀mí kan ló wà níbẹ̀. Mo bí ohun tó ń ṣe ẹ̀yẹ ẹ̀mí kan náà ló wà níbẹ̀. Bàbá mi ní kí n pàṣẹ láàárọ̀ pé jáde kúrò lára ẹni yẹn. Ìwọ ẹ̀mí àìmọ́ ibi tá ó parí ẹ̀sìn náà ni ẹ̀mí àìmọ́ kan wà tó ń dá ẹ lóró tí bàbá mi ní kí n pàṣẹ sí parí ẹ̀ ṣebí torí ìgbàlẹ̀ ní rẹ ni ìjọ wa ti gba Jésù gẹ́gẹ́ bí olúwa tó lùgbàdà bó o bá ìgbà ọwọ́ ẹkún fẹ̀jẹ̀ ó dáhùn èèyàn lóró ẹkún àwọn kan láyọ tiẹ ẹkún ni wọn ń parun èèyàn lójoojúmọ́ àwọn èèyàn ń lọ sọ́dọ̀ rẹ wọn tó ń padà sí ẹ gbogbo àwọn tó bá pàlú ti palẹ́ kú tán onímọ̀jẹ̀mú rán mi sí ẹ mo bẹ̀ lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun mo bí ìwọ náà ti ẹ jọba ayé rẹ fún Jésù kó o gba Jésù gẹ́gẹ́ bí olúwa tó lùgbàdà. Romans 10:9-10.
3: Pé bí ìwọ bá fẹnu rẹ jẹ́wọ́ Jésù ní olúwa.
2: Bí ìwọ bá fẹnu rẹ jẹ́wọ́ Jésù ní
3: olúwa. Kí ìwọ sì gbàgbọ́ ní ọkàn rẹ pé.
2: Kí o gbàgbọ́ ní ọkàn rẹ pé.
3: Ọlọ́run jíjìde kúrò nínú
2: òkú. Ó jíjìde kúrò nínú òkú.
3: A ó gbà ọ́
2: la. A ó gbà ọ́ la.
3: Nítorí ọkàn la fi ń gbàgbọ́ sí òdodo.
2: Ọkàn la fi ń gbàgbọ́ sí
3: òdodo. Ẹni la fi ń jẹ́wọ́ sí
2: ìgbà. Ẹni la fi ń jẹ́wọ́ sínú ọkàn la fi ń gbàgbọ́. Ìwọ náà fẹnu rẹ jẹ́wọ́ sínú ìgbàlà. Ogun yẹn á dẹ̀ wọlé. Wà á dẹ̀ wọ ogun yẹn. O dẹ̀ ní rí mọ́. Wà á dẹ̀ tó fi ayọ̀ padà. Wà á gbé igbá ọpẹ. Mo ti ń jẹ́wọ́ Jésù lọ. Yà á lọ gbàdúrà. Ìwọ náà máa kígbe ẹ̀mí wo la yíran tó ń dààmú ìwáyé mi wọ́n máa kígbe ó yá gbiná lana gbogbo ẹ̀mí ìkàtà àti rán tó ti wọnú ayé mi wọ́n máa fò sókè lẹ́ẹ̀mẹsàn ó yá fi náà tù jáde àdúrà máa ní lé karama sutenara lé parodo tobiya yé súkè tó ń dala brodos yé dadadadadadà rèké tó ń délé brodos jésù olúwa wa gbomi ilé àtòrò orúkọ jésù ọgbọ iná wọnú ẹ wọn máa sọ tẹlẹ sí ayé rẹ wọn máa pariwo ẹrù òkùnkùn tá a gbé sí mi lára Oluwa fi na ti jade lara mi. Oya dua ma re ba sutala ye ta promosh ni le ta pa pa pa ma sute de ni promosh yes oluwa wa amu ori tu sile bo ti ri oya ma wo ni seguna o de ti ribe yes oluwa wa amu ofa buburu wo lo wo ni aye mi oluwa fi na ti jade ito wo be lato ko do ina ni ko fit dad o yo dua ma su e da bra riga to bo apato nga bra o yo ba mi yesu ke ba am bra bo le ke to na ri bra bo ri da pa pa pa yesu oluwa wa
3: amen
2: oluwa ofo ru to ti mi sinu ogu o ma fo soke le meje ina ti jade lara mi adua ma robia arobi soda le baba papa musu e dede le krabosh yes oluwa
3: amen
2: asema je ko joku re
3: amen
2: ko sa
3: amen
2: bo ba ti loruro ye ko sa
3: amen
2: bo ba ti lomi ye ko sa
3: amen
2: ogujija re pari
3: amen
2: oni jaguno yes oluwa
3: amen
2: kasa wa wo 7 si bo ti ka sele kasa 35 si wa pada gbe gbo pe yes alagba mi wa amen me ibi ta de gbogbo ko ja joko oya engineer
4: praise the lord
2: hallelujah
4: oruko mi ni ayomide
2: ayomide o le ti wa
4: ati ayetoro
2: ayetoro
4: mo dupe lowo olorun mo dupe lowo olorun pe nigba kokoko kan ti mo kokoko wa biba
2: eh
4: mo kan wa ni mo se mo gbo ohun yen ninu radio mo de mo de wa si biba emi atomo mi gbo ya tu kuro omo mi kan sonu mi ori o dupe pe mo ri layo atalafia
2: omo ye sonu e ori e wa dupe pe ri pada
4: ben
2: lati odun melu
4: lati bi osu bi meta
2: osu meta e ba tori do ba pada ni pada sile chabies o ti to
4: o dupe lowo olorun
2: e ri layo atalafia ara e wa joku e pa te wo fun jesu kabies yo lo egbe ayo bi lataye toro ani ti omo son lato shubeta to pada ri omo ye wa fi ogun ati ola fun olorun ta lo tun so ba lo son kon somo ni wo son ori ofe lati ri oya gba pada o do pe ta mi de lataye toro wona gbori ofe ye omo ne to son ko pada wa ni ko de fa yo dupe jesu oluwa wa amen ibi ta do be fe ran se ko ma ran pe yi lowo wona le ran pe yi lowo o de le ti pe yi leyin o de ma dara fun e obi ole won na le ba me pade ni whatsapp number mi abi ko fi eri ranse abi ko ma rin to lowo ni gbogbo igba bi won na ba de ni eri fi si whatsapp number o de ma tell of jesus oluwa wa amen ni bi ta de be ma fere ranse won na be ma rin to lowo lo so su dodo lo so se iwo na mo be o fe rin to yi lowo lo so su dodo lo so se abi won na ni eri la ibi to fe ri e si ni whatsapp number mi e je ba dua o pia
4: 3 3 4 6 2 8 6 1
2: so goju ori ataya na yesu moto to lo si yana paja bole ni under bridge fo lo si opposite e lo gbo kada kan be iya no odo number 5 victor la ya won ti gbe ni be gbo eyin te gbo mi ni kro dudu nguyan kile yin na se ma bo nu eto ye a fe ri wo na le fe ri e wo na ma bo gbo eyin to gba guda pense ni ma gege ma bo nu eto ye eto ya ma ni agbara awo bi wa ri owo agbara olorun bi olorun ti mile to mi agbegbe ati ayika lori eto yen won moto to nlo boya pese ma lo tin mo ri le agege moto to nlo si yana paja bole ni yana odu fese ni wole number 5 victor na ya benu ibe logu yen wole si awoda jo yin olorun yo si dara fun jesu alagba bi wa amen ma bonu eto ma nagba wo bi kini nkan ta ibi ta de gbogbo won ti o le se kan ma ran eto wa lowo iwo na fe ma re eto yen lowo wo bi gbogbo ojo to ba lo wo le so mo nu ori oni sonu agbara ide yesu oluwa wa irugbe abi omo wa ni mo ti jiya lori omo mi o gboro to fi ojo ale wo bi tun rare ku lori omo ti mo jise jiya won ta so fa futi e ku futo mo gbe ni odun gege bi ipinija yala ni sabi ni ojo na baka na bo gbe da to n gbo me pata yi pa eyin package rugby da man rugby Solomon will be 2000 ya won ko 5000 10000 lo nu oja ko lo bo biti biti awon eyan ti won ti rale ti won ti call it rugby Solomon ti ya ya awon kan pada awon to fi will be to fi osu medo go call it won ma fi osu meje pari leyan iwo na ba furugbe yen she the contractor ni businessman ni any kind of account number asset bank ni ma call 00960742211 asset bank olarewaju Solomon Olagbemi any kind of thing ri kan 00960742211 asset bank olarewaju Solomon Olagbemi bo tin any kind of thing ri kan 00960742211 Access Bank Olarewaju Solomon Olagemi bo tin fi somo ni ku me lori bo tin fi si wa de jere omo iwo na se ko pe mi ki sure fun atile re yo si dara fun Jesu Oluwa wa amen ma gbagbe pe Thursday mesaka unlo Tuesday mesaka unlo baka na Saturday mesaka na to ti bere Sunday mesaka na to bere obi back on Monday, the second one if where is the second one? The other Panya, I see if back on will be your Juku attend the canoe. One of Quepi Quara, maybe that of Epi will leave a robust or a gene. We have been making sure for what to leave. We
3: are
2: 01033462861 o de man ni agbara ikeji gbugbu eyin te ni rugbo ori afefe won na fe ma re to wa lowo lososu lododo ba so rugbo ori afefe yi o man le o de man ni agbara abitibiti aye man so e iketa won na to ni rugbi kan lowo obi o fe ma so redu start meji meta any connect ni account number gtb ni ma call 00164997233 gtb Olarewaju Solomon Olagbemi enikan ohun ti ri kan 00164997233 GTB Olarewaju Solomon Olagbemi bo ti bi somo ni ku me lori pe mi ki sure fun adile re yo si dara fun Jesu Oluwa wa amen baba be pe Monday mesa kan lo ni lufo Sunday mesa kan lo ni yana faja ati lufo Sunday mesa kan tun lo obi Sunday wo bi ku e bi ku ara to ba ti nbo to nbe ni kuri ta isi won so ko si yin olorun obi ma wa gbagbe pe an lo le oluwa ma to wa gbagbe pe a pa lakoko yi bakan na na yesu oluwa wa amen
5: from Lagos this is
6: Jordan 105.5 FM this is Jordan 105.5
7: station with a voice for

ọmọ gbogbo ọkọ mi jáde kódà ohun tí mo rò pé wọn máa gbà gẹgẹ bí estimation tàwa gan ó wá ju owó ta àrùn tó wà nísan tó owó yẹn gan wọn tó wá san tẹsán owó yẹn ò dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọdún yẹn sọ̀rọ̀ nípa.

0: jẹ ìrànlọ́wọ́. Mo mọ̀ ti parí rẹ̀ bàbá mi. Kódà Gerard Gala tó ń lo Ọlọ́run dára sí mi, ó dára sí ilé mi, dára sí ṣe ọkọ mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹgbẹ́ yín ò ní dógún. Ẹ bá mi kí máma.
1: And Jordan, one get on the train. Follow us on social media. Facebook, Jordan 105.5 FM. Twitter, Jordan 105.
2: Nah, mo ba mama yo. Oni Gerard, la tun fi kan. Mo gbe yin te n gba Olorun gbo fun ile kiko dide. Mime mo nasa para da ye de liye bodosha. Lati seju ilo, mo sotele si aye re pe. Olorun yo ko ile fun o. Ewo lati ile pe, ibere pe pe. Tani uni ki wuya yo mangbo program nisi. Engineer, next, pe pe yo mama ni Sunday. Ni first and second service lola. Agome jenisi alako ko bere. Mugba won odo lati 13, titi wo 30. E break holy communion ma fun yin meji meji e lo kan pelu iyo yin ninu ose ta fe mu yi be ni ise elekeje o bere ni 9:30 la gbare ni to ni aye atohun e je ngbo die si engineer
3: baba mi o mo ti leri o nko lowo olorun ojo omo ijo comfort life baba mi ruko mi ni omolala abosede je omo mo je omo ilu ibadan lori a aburu ri mi lo ba pe ngbati mo dara po mo ijo lati ba lockdown mo ti dara po mo ijo sugbo beta lokan mi se ngba yen ngba to ya fura mi la lati mo ri mo wa duro lori eyo kan mo fera mo ti mo ko tele ka se ni mo se ti ata to bi te ni ka ma so re ma je mi ta won mo ko ta won mo n to gbe ni won ijo o po gan ni ngba to ko mi ti ku mo ti ja ogo gbogbo kan duro si bí òtò àwọn ọmọ mi wọ́n ti jáde wọ́n ti lọ sí wọ́n ti parí ilé ẹ̀kọ́ ṣùgbọ́n kò síṣẹ́ ètò oníṣẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ jọra wọn ọkọ wọn gbogbo ẹ̀kọ́ dúró ni wọ́n sọ ọkọ náà iṣẹ́ òsì lọ́wọ́ rẹ̀ iṣẹ́ kọjú ọdún kẹta tíṣẹ́ ti bọ́ lọ́wọ́ ọkọ ọmọ mi tó dàgbà lélẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ náà mo wá tẹra mádùúrà yẹn mo ń gbà lọ́sàn-án lóru nǹkan tó bá ní ká ṣe ni mò ń ṣe tẹsímọ́nì mi mo kàn rí ọmọ mi ní òun fẹ́ ṣe traveling lásìkò sí nìyẹn ìgbàgbà tó ṣe process in Canada ó ṣe ti UK ṣe ti US kò kàn bọ́ sí ẹ bá ṣe lọ́jọ́ kan pé tẹ bá ṣe ti UK tẹ yẹtọ́ ẹ ṣe country mi-ín mo ṣe ní ò rí another country nìyẹn òyà ìṣe bó ṣe ṣe nìyẹn ìgbà tó tún sọ mi application bá ní orúkọ certificate ẹ kò jọra wọn PhD pẹ̀lú ti BSc ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó ti ṣe ṣùgbọ́n lórúkọ yẹn yàtọ̀ díẹ̀díẹ̀ rárá kọ orúkọ yẹn wá bàbá kọ mo ní wọn máa gbà padà bóyá kọ orúkọ yẹn wá báyìí mo wà ń bàdàn lọ́jọ́ náà mo ṣe mú rí kọ mí náà òróró àti

0: omi gba papọ.
1: Nice. Engineer kini ya mo so ti sun olale gboli komini omi ara won kan ta papọ re pelu iyo eleyi oli komini ati iyo nikan ni to lai lagbara eni to laye ato yato seyin te ba lomi 77 so omo mi re lo awon asiri ni won fi ran oyi inu testimony ni testimony ti mo jade bo ba gbo tenikan iwo nu fi mo bo se se ti e na eje mo gbo bo engineer
0: mo se mo ni komi yo ororo ati omi ba papo ba popo mo ba lo ko mo ba ko ni mo ko fada ni mo kiri mo ba ko sinu ni ba de pa mo ni ya ko lo service mo pẹlu e pe mo ni mo ti gba application o mo ni lo ase mo ba ti ko sinu yo olorun ma se baba mi mo ba ti lo omo yen ma ti lo si Brazil lati 3 months ago ele n to pa baba to wa je ni pe en to ti da o ti da gba die o to ri ti lo lori awon le gba ni bank na o ti wa se o ti wa se ni cv sibe le meta pe o te le gba o o gba ni ile ise megba ni bi bi o se pe ni bi ise kan ni pe ko wa reason ni to ti wa da duro brass bo ni lo wa ni ko lo so ga nbe oruko ile ise na lo oruko bo lasi to ti da duro brass bo ni lo wa ni ko lo so ga nbe bi se pe pe money o ma ti se mo ni mo na se lele o sa lo reason pelu o to se do to lowo to to wo o wa lo reason ipo se ojo keji bayi ki ko pe so ise ni visa bi to lo jade ni la wa ijo ni wa do na o sa ba mi se o o sa ti lo si ibi to wa ba o sa si se kan de ibi o to wa ni ko mu e to tun fun mo wa to mo ko gudu ni se yi to na ni mo se o sa fi bi ore re lo fi dipo nbe o si se lo lowo lowo bayi o na ti wa lo nba ko lo nba lo ko si se gidi fun ele keji dabi re omo omo mi class bo mi oun na ibi se to wa nigba ta ni ka se ni olojo mewa yen odo eni mo wa mo ti wa lo holiday mi leko mo ma mo re mo je mewa yen o ku ase mejo nbe ni off mo lo gbe lo result fun se mo wa se ni lori lo mo wa fi le fun pe ko to ba ti ta si ko ma pe mo ta si ko bo se lo ni o ibi se awon to tin sise le ba nominate le ba ro pe o fe fun ni fe fun o fe mi yoko nbe omo mi ni ma mu o bi o se mo ba yi ni ba pe mi lese ori olorun ba olorun ojiji o ni sise ni iwe o ni mo le mo mo be o ni mo gba be o la do aye gba adu olo adu aye te gba ni olorun ojiji o gba o keji mo ba tu pe ni bi ise mi to ti se o ti se mi se le lati bi odun marun bi o se pe ni yen le ba tun ko wa reason pẹ̀lú ńlá pẹ̀lú oríṣi kan àjẹmọ́lẹ̀ ilé gbogbo ẹ̀ padà tí ó ṣe pínṣẹ́sì ni travis ẹ̀ náà sí uk àwọn ọmọ ìta sẹ́sì ń bẹ̀ oríwádìí méjìméjì aṣáàkùmọ́ṣà ni ó dá ọmọ tó ṣẹlẹ̀ má lọ síbi tó ṣẹ̀ṣẹ̀ pé ẹ̀ ọmọ kan táà sí lọ́wọ́ lọ́wọ́ tí ọ̀pọ̀lọ́ òjìjì ń yọjú ẹ̀ ó bá lọ sí ó wá ṣàdúró síbi tí ó ti ṣiṣẹ́ ibi tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní iṣẹ́ tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló ṣe wà ń bẹ̀ ní ìgbà tó ṣáà di last 3 weeks mo fi ṣàtẹ̀ náà bá jáde bàbá mi ọmọ mi ti wà ní uk ní àtọjọ wednesday báyìí o mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ojútì ń gbàdúrà mi o ayé mi ti kó lójú kan náà o padà ń jẹ àmú wa aládẹ̀tù wa gẹ́tù wọn náà tí mo bẹ̀rẹ̀ tí mo wọn ní ìjọba ojú ti rárá tu àwọn ọmọ mi ṣùgbọ́n náà tí wọ́n ń ṣe báyìí o mo ní ìtìkó lójú ayé mi ti kó lójú kan náà o èmi náà ti di ìyá táwọn rẹ̀ ti wà nílùú ìlú báyìí o ẹ bá mi gbé ẹ̀rí mi o bàbá mi ẹ sí o iṣẹ́ ìrẹsẹ́ yóò ní dókú comfort life ò ní bàjẹ́ kò ní dàrú o tí yóò sì ní ọjà àgbáyé fún o jẹ̀ ti fi ọjà àgbáyé kò ní bàjẹ́ mọ́ ló ti ń gòkè kò ní jábọ́bọ́ bàbá mi ò wá ní ṣiṣẹ́ ẹ̀ní túdé wọ̀dì ẹ̀ní jagun ológun ẹ̀ní fẹ́ lọ ṣiṣẹ́ ìrẹsẹ́ o báyìí wá gbogbo àwọn táwọn wá inú ìjọ ìṣẹ́ lọ síwájú ìjọ náà ó máa lọ síwájú ayẹ

0: dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá ṣe bí ọba mú fi ètò gbé forúkọ yín torí pé ọlọ́run ni lórúkọ jésù fẹ́ ṣe bí ọba iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dùn kú o látìgbà tí mo ti ń tẹ̀lé tí ìdílé mi ti ń tẹ̀lé ìdílé mi ti yàtọ̀ ẹni ká san 1700 ẹlẹ́ni tó bá ní 170 kó san ẹlẹ́ni tó bá ní 17,000 kó san mo fi gbàgbọ́ san 1700 níjọ́ òróró yìí gọgọgọgọ ìjọ ìlọmọ mi ṣe ọjọ́ òjò mo wá sọ ní orúkọ mi lórúkọ ọmọ mi ṣùgbọ́n fún ìyàlẹ́nu wọ́n ti máa ń sọ pé mírèkù òjijì ó yà mí lẹ́nu mo gbàgbọ́ mo lọ sọ́jà mo lọ rajà ìbẹ̀ ṣe transfer ní tí mo ṣe transfer yẹn ó gbé kinní kan jáde mo ti wò bóyá kò mọ ni ṣùgbọ́n mo rí pé mi ti máa jẹ̀ lọ́wọ́ orí owó yẹn fún ìyàlẹ́nu ọlọ́run mo wá délé mo wá wo balance mi mo rí pé wọ́n fò mbẹ́ èyí tí mo rajà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ní owó ọlọ́run ṣe bí ọba ṣe o mo dúpẹ́ lọ́wọ́ nítorí látìgbà tí mo ti ń tẹ̀lé ojú òtì mi bàbá ṣe bí ọba iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dùn kú o ẹni ká bèrè ká lọ́run fi àyè gbà wá mo dé ṣọ́ọ̀bù mo tàtàtàtà inú mi dùn mo tún lọ rajà mo tún rí mírèkù ìdí ẹ̀rí mi ni o ohun ni kí n tún lẹ́rí ju báyìí lọ o ṣùgbọ́n pẹ̀lú ìgbàgbọ́ yín pẹ̀lú ìgbàgbọ́ ni mo mọ̀ pé mo tún máa lẹ́rí ju báyìí lọ mo fi ogo àti ìforúkọ yín mo dá padà forúkọ ọlọ́run pé bàbá ṣe bí ọba ṣe mo dúpẹ́.
1: Ó pàdé aláàánú. Má rora ẹ pé ewé mẹ́ka oríkejì ẹsẹ̀ kẹjọ ó ní ọ̀tá mi má yọ mí nígbà tẹ́mi bá ṣubú tí n bá ṣubú máa tún dìde má rora ẹ pin ọlọ́run bẹ pẹ̀lú ẹ wà á dìde wọ́n padà dìde wọ́n padà dìde oh my god wọ́n padà dìde lórí ọ̀rọ̀ rẹ lórúkọ jésù ìyanu àṣẹlẹ̀ irú àdúrà ọyọkẹyàn sì dìde ẹ because àṣẹ jáde lára mi kàbúrì náà hó dáa mo gbàdúrà ó má dìde padà wà á dìde padà wà á dìde padà wà á dìde padà wà á dìde in the name of Jesus ó ṣe bí ọba bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwawa lágbára lọ níjọ́ monday a máa pàdé ládó ó máa ní àgbà aago méje la máa pàdé ń bẹ àwọn tí ẹjú ń bẹ̀rẹ̀ pé dáadé ẹ fún wọn lọ́dẹ̀ẹ́sì ogoluwa cooperative hall láti máa pàdé ní tèmídìrẹ ultimate road náà máa ń pè bẹ ní àjọwá adó èkìtì jẹ sọlẹ kan sí ogoluwa cooperative hall ní tèmídìrẹ ultimate road àjọwá ní adó èkìtì ibẹ láti pàdé tá a bá ti kúrò ń bẹ lọjọ náà àátọ máa bọ ní iléṣà ní chọọchì wa tó wà ní iléṣà yes ibikíbi tó bá ti wà ní iléṣà gbé ọkadà lọ sí agbègbè kan tó ń pè ní ìmọ̀ ìmọ̀ agbègbè kan tó ń pè ní ìmọ̀ opposite wúnà bọ́lẹ̀ ń bẹ̀ wọ́n á gbé wúnà chapel ó ti bọ́lẹ̀ bọ́lẹ̀ opposite gan ní chọ́ọ̀chì wa láago mẹ́rin là á pàdé ń bẹ̀ lágbára ní ọjọ́ monday ó máa ní agbára ní àárọ̀ tuesday a máa pàdé ní chọ́ọ̀chì wa tó wà ní òṣogbo lágbára ọlọ́run ní dada estate lẹ́yìn ìdìbò garaajì yẹn bí láti pàdé abẹ́ẹ̀ rí ó ti ẹ̀kọ́ra ó múra tá a bá ti kúrò bẹ́ ìdìbò náà látún lọ ìlú ìdìbò látún lọ lágbára ọlọ́run ní aago mélòó aago mẹ́ta lápàdé lẹ́dìbò àádẹ́ parí láago márùn-ún lórúkọ jésù wàhálà ànúgbà mo ní wàhálà ànúgbà gbogbo ọlọ́jọ́ bí òní ó ní wọ́dẹ́ anifásitì mo súre fún yín lọ́rọ́ ànúgbà ọjọ́ rẹ̀ dára ogo rẹ̀ jáde má jẹ̀mọ́ ọ̀run àṣẹ wà á dẹ̀ ṣe bí ọba ilé rẹ̀ ò ní dàrú o àwọn bùkún ìgbéyàwó jésù olúwawa àwọn sẹ́lẹ̀bíà tó wà ń bí atinúkẹ́ tolúwa nímí àti ọlákúlé ògodò kan happy birthday to you lórúkọ jésù ti nasareti mo gbàdúrà ẹ máa ráàánú gbà èyí tẹ bá ti mọ wọn ẹ bá ń kí wọn pé bàbá ṣe bí ọba ní happy birthday to them lórúkọ jésù ẹ ò rí àánú gbà ògo yín á jáde bless àpẹẹrẹ wà bọ ẹ mọ orí yín bọ bíbọ ẹjẹ jẹ oyè gbàgbà káyé ẹ kó dìde kó kú léyìn lásán lásẹtí bàbá wọn tẹ mọ jésù olúwawa ojú sẹni kan fi dá lójú báyìí pé
2: lẹ́ẹ̀rí kọ́
1: gbogbo ẹ̀yin tẹ́wà.
2: waleko address church walele gbogbo eyin te wa ni abule egba e so kale ni amadia e kan so folo kada pe transformer le lo ni church baba se bi oba gbogbo awa ti awa ni ajegunle ele lo si number 63 gori ola street se ba ti de banji e kan so fun enikeni pe e lo si church baba se bi oba e ti wa nibe gbogbo eyin ti e wa ni itauluwo e so kale ni itauluwo egbe okada ele lo si elevant hotel ni waju gbegbe ni church wa gbogbo eyin te wa ni a greek ni korodu e kan gbemoruwa ke so wipe en lo si opo oluwa boston e bere se bi oba nibe gbogbo eyin te wa ni badagri lati oko afo boston e so pe en lo si orimolade church egbe gbegan ni church baba se bi oba wa e bere church baba se bi oba gbogbo eyin te wa ni agege egbe okada ap ayobo garage e kan so pe church baba se bi oba le nlo e ri wa nibe lati agbado gbogbo eyin te gbe ni agbado e kan du se pe en lo si agbado station tabi rafco lati be e kan gbe okada eni church baba se bi oba le nlo ni ile pupa gbogbo eyin te gbe ni gbogbo e so pe en lo si gbogbo garage e kan gbe okada kele nlo si sokis hotel ibe gbogbo ni se bi oba wa badagri 2 badagri 2 lati roundabout yen e gbe okada kele nlo si gaji e so fun olokada pe e nlo si jayigbo jayigbo ibe ni church baba se bi oba wa gbogbo eyin ti e gbe ni gbada gbada bus stop along the jede road ni third power line e kan so pe nlo si church baba se bi oba gbogbo eyin ti e gbe ni aja e gbe ni aja lat under bridge aja yen e so pe nlo si lezina effect center ninu plaza to wa be jb gross plaza ibe ni church baba se bi oba wa lati lowo e gbe okada ti nlo si se bi oba lati lowo gbogbo eyin te gbe ni badagri e gbe okada kele nlo si se bi oba gbogbo eyin te gbe ni sangota to ba ti de oju ore abi ogbota ni ambassador college yen e kan so fun pe nlo si church baba se bi oba o wa ni nice estate lati mosafejo ni agbowa gbogbo awa ta wa ni agbowa lati mosafejo ni agbowa e bere se bi oba e ri wa nibe lati agbara tabi lusada e duro legbe lora college e kan wonu street e bere pe en lo si se bi oba gbogbo awa ti a wa ni akute ni ile ise bosto te ba ti so pe en lo ile ise bosto ni akute ni egbe titi yen ibe ni church baba se bi oba wa

0: fọwọ́ kọ lọ́rùn láti gba àṣẹ àtagbára fún àṣẹ yọrí lọ́sẹ̀ tuntun. Wòlíì Màtíwọ́ Adéníyí òní ni Ọlọ́run sọ fún pé gbogbo ẹni máa fara hàn lọ́jọ́ Sunday. Òun máa bá wọn dáná jẹ́ mú àṣẹ yọrí nínú àjọ ọ̀sẹ̀ yìí o. Gbogbo agbára tó ń jẹ́ òṣìṣẹ́ bí erin jẹjẹ ìlérí lọ́wọ́ iná àdúrà máa tẹ̀. Ìwọ máa dòmìnira wà á gba àṣẹ tó ń ṣàṣẹ yọrí ní gbogbo ọ̀nà. Àpá wòlíì má jẹ́ mú àtàwọn olórin àmì ló máa pẹ̀lú wòlíì. Màtíwọ́ Adéníyí òní ṣiṣẹ́ ìránṣẹ́ tí bàbá ó sì máa pàṣẹ àṣeyọrí sáyé gbogbo aládùúwà. Látàgọ́ méje òwúrọ̀ nínú ìjọ The New Gods Glory Ministry Lot 712. Àlọ́ Kíkorodúrò Church Bus Stop owó ní onírin ìlú Èkó 08033378254. Tí wọn náà bá lè farahàn lọ́jọ́ Sunday, a máa dọ̀rọ̀rọ̀ àṣeyọrí lé olórí. Ọ̀nì ṣàṣẹ tí mo lórúkọ jẹ́.
1: Mo wọlé padà. Aṣọ ògo rẹ̀ ò ní ṣe bọ́. Ìfọwọ́ kan ní ọ̀la.
2: Bẹ́ẹ̀ni bàbá.
1: Ìdí ẹ̀ ni wípé ọ̀lẹ̀ ẹ̀mí ti gba nkankan. Àṣírí ni o. Kí ló lo ẹ̀mí gbà lọ́wọ́ rẹ̀? Ọ̀lẹ̀ ẹ̀mí dẹ̀ nìyí. Ohun tí wọ́n wá ní ògo.
2: Bẹ́ẹ̀ni bàbá.
1: Má fìdí ẹ̀mú ẹnu. Má fìdí ẹ̀mú rẹ̀ fún ẹnu bíbélì. Ọ̀lẹ̀ ẹ̀mí a máa bọ́ aṣọ ògo. Ọ̀lẹ̀ ẹ̀mí a máa yọ fún ìṣògo. Ọ̀lẹ̀ ẹ̀mí a máa dáni dúró.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ṣùgbọ́n agbára bẹ́ẹ̀ ẹ̀jọ̀ dáadáa. Láti gbà padà. Bẹ́ẹ̀ àṣírí láyé o. Àṣírí láyé o. Ó ní ẹ̀mí a máa gba sọ́gọ́.
2: Bẹ́ẹ̀ni bàbá.
1: Gbọ́ ohun tí Bíbélì wí. Mo wà nínú ilé Lúùkù nínú ìwé Lúùkù 10.
2: Bẹ́ẹ̀ni bà.
1: Lúùkù 10. Ó sọ̀rọ̀ yìí ní line 30. Ẹgbẹ́ ohun tó wí. Yes.
2: Jésù sì dáhùn.
1: Jésù sì dáhùn.
2: Ó wí pé.
1: Ó wí pé.
2: Ọkùnrin kan ti Jerusalem sọ̀kalẹ̀.
1: Mà gbọ́ ọkùnrin kan ti Jerusalem ibi ògo sọ̀kalẹ̀. He came in the place of glory.
2: Bẹ́ẹ̀ni bàbá.
1: I hear the Bible say. Yes.
2: Lọ sí Jericho.
1: Lọ sí Jericho.
2: Ó sì tọwọ́ wá àwọn ọlọ́pàá bọ̀.
1: Oh my God. Ó ti ṣe mí ṣé kì í mẹ̀yẹ.
2: Lọ sí Jericho.
1: Lọ sí Jericho.
2: Ó sì bọ́ sí ọwọ́ àwọn
1: ọlọ́pàá. Ó bọ́ sí ọwọ́ ọlọ́sàá. Ó bọ́ sí ọwọ́ ọlọ́sàá. Nàbà. Mo ń sọ nípa olè ẹ̀mí. Ó bọ́ sí ọwọ́ ọlọ́sàá. Ẹ wá gbọ́ ohun tó wí. Yes.
2: Tí wọ́n gba aṣọ rẹ̀.
1: Wọ́n gba aṣọ rẹ̀.
2: Wọ́n sì sá lọ́gbẹ́.
1: Wọ́n sá ní ọgbẹ́.
2: Wọ́n sì fi sílẹ̀.
1: Màrá máa sọ tó yába. Wọ́n gba aṣọ rẹ̀, aṣọ ògo rẹ̀. Listen, I know my Bible very well. Let me tell you something for more. Now, àwọn kan máa gba aṣọ ògo lára ni. Ó lè ẹ̀mí nǹkan méjì ló wá. Number one. Aṣa ẹlọgbẹ́. Number two. Agbaṣọ ògo lára
2: ni bàbá.
1: Ṣùgbọ́n ó ní orí ọ̀fẹ́ láti gbà padà.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ọ̀gá ó lè máa ṣiṣẹ́ kan ṣiṣẹ́ máa lọ wájú. Wọ́n ti jí ẹrù ẹgbẹ́ ni. Àti I'm pity for you. A ní go better. Orin kan tó wà máa kọ nìyẹn. Ó dìgbà tó o bá rí rẹ̀ pé ipò tí mo wà kò tẹ́ mi lọ́rùn.
2: Bẹ́ẹ̀ni bàbá.
1: Wọ́n ti gba nǹkan kan lọ́wọ́ mi. Kí ni a gbà lọ́wọ́ rẹ̀? Kí ni a gbà lọ́wọ́ mi? Listen to me. Ó sá ní ọgbẹ́. Ó dẹ̀ bá tiẹ̀ lọ. Ó sá ní ọgbẹ́. Ó bá tiẹ̀ lọ. Ẹ kí mi. Ohun tí ó lè ẹ̀mí gbà lọ́wọ́ mi.
2: Ohun tí ó lè ẹ̀mí gbà lọ́wọ́ mi.
1: Mo gbà padà.
2: Mo gbà padà.
1: Ó yẹ yẹ
2: yẹ.
1: Bàbá
2: bàbá ìbẹ̀rùgbọ̀n
1: yóò. Ó ti olè mi bí ọlọ́wọ́ mi.
2: Mo gbà padà. Mo gbà padà.
1: Mo gbà padà.
2: Mo gbà padà.
1: Olúwa wa.
2: Ami.
1: Àìtí o ní àárọ̀ ọ̀la a máa tún sùn dé kòkó.
2: Bẹ́ẹ̀ni bàbá.
1: Iṣẹ́ olè mi ní ọ̀la. Ìfọwọ́ kan ní ọ̀la.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Wà á máa fọwọ́ kan ìpè yẹn. Ìpè adó sún ọ̀dọ̀
2: ẹ̀. Bẹ́ẹ̀ni bàbá.
1: Wà á dẹ̀ máa fọwọ́ kan. Wà á máa bèrè ohun tí o fẹ́. Eléyìí yàtọ̀. Eléyìí ò ń sọ̀rọ̀ ìjọ. Ọ̀rọ̀ ìdìde
2: ni. Bẹ́ẹ̀ni bàbá.
1: Not by source.
2: Bẹ́ẹ̀ni bà.
1: It is by right.
2: Bẹ́ẹ̀ni bàbá.
1: Ọ̀rọ̀ ìdìde ni. Kì í sọ̀rọ̀ ìjọ.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Eléyìí ò ń sọ̀rọ̀ ẹ̀sìn.
2: Bẹ́ẹ̀ni.
1: It is not by religion.
2: Bẹ́ẹ̀ni bàbá.
1: It is by testimony.
2: Bẹ́ẹ̀ni bàbá.
1: Tomorrow. Aago méje.
2: Bẹ́ẹ̀ni bàbá.
1: Láàárọ̀ ọ̀la. Ṣí agogo mọ́kànlá ni.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Eléyìí máa ní agbára. Obìnrin níbo ni? Owó dí onírin ní ọ̀nà kòròdú. Eléyìí ti ẹ̀yàtọ̀. Ìfọwọ́kàn lè
2: gbà.
1: Ó yàtọ̀ gẹ́gẹ́ mo fẹ́ kí ajọ darapọ̀ kí orí ọwọ́ Ọlọ́run. Mo sọ àṣọ tẹ́lẹ̀. Agbára tó nù máa borí rẹ̀. Agbára yẹn máa wọ bojì. Mo sọ àṣọ tẹ́lẹ̀. Eri ajo e ma ni ogo.
2: Amen.
1: Aye o ni dan.
2: Amen.
1: E gbo mi mo sa. Emi ni woli.
2: Dan ni baba.
1: Ade ni yi. Omo o ni.
2: Dan ni sa.
1: Seri ajo e sari gba. E ki be. Ohun ti o ni mi gba lowo.
2: Ohun ti o ni mi gba lowo mi.
1: Ma je mi pe baba lola.
2: Ma je mi pe baba lola.
1: O ya da gba.
2: O ya da gba.
1: Ye ye ye.
2: Ni oruko je.
1: Baba.
2: Ohun ti o ni mi gba lowo
1: mi to gba lola. O ni mi gba lowo mi.
2: Ma je mi pe baba lola.
1: O ya da gba.
2: O ya da gba. Ohun wa lo so
1: be.
2: O ya da gba.
1: Da gba. Da O ma ni agbara
2: ju sa.
1: O ma ni agbara
2: ju sa.
1: O de ma we woli. Ele yato. Ele se kini.
2: O yato.
1: Gede gbeni. O ma ni agbara ju. But tete de ni aro la ifowo kan ni o. O ma gbadua. Ogun ya rifa. Ni owo di onini. Ni ona koro ru.
2: Sos Boston.
1: Ni biologe de. To ba won agege ikeja o ba le demo we ba fo wa de getu. Lati getu wo mo to wori ajegun le. Ma so wi be mo ma bo le ni waju sos. Maybe second pot here. To my team, I want to say, and you're right, could that be bad? Lati could do one motto, my 12, mass of my bed, Mama Bolle, what you saw, Wakoya, what did you say? Wabolle, I said, Kimber,
2: yes, Lord,
1: and we'll need done.
2: Ah, man,
1: who want to never come up with me? See,
3: a royal baddies or all, Tema Paper Babo Lisi, only lay 090 6734 2441 41 se yele ni ikeji lele yi 090 1167 0740 ati 081 8685 0404 pelu 080 33 37 8254 bo yele kan si 080 33 37 8254 ele to kere leleyi 080 630 923 07 sugbon to ba fe message baba wi pe baba mo nbo ni onlo dabi bo ni ebi church ye wa number to ma test won si leleyi
1: 83 37 82 5
2: Oh, Kiki, I'm a long sorrow.

0: owura fi mọ́kànlá. Láwọn ènìyàn yóò tún ti máa ní ìrí ìfọwọ́kọ lọ́rùn. Láti gba àṣẹ àtagbára fún àṣeyọrí lọ́sẹ̀ tuntun. Wòlíì máa tí wá dé ní yóò ní ọlọ́run sọ fún pé gbogbo ẹni máa fara hàn lọ́jọ́ Sunday. Òun máa bá wọn dáná jẹ́ mu àṣeyọrí nínú ìrìnàjò ọ̀sẹ̀ yìí o. Gbogbo agbára tó ń jẹ́ òṣìṣẹ́ bí erin jẹjẹ ìlérí. Ọwọ́ iná àdúrà máa tẹ̀. Ìwọ máa dòmìnira. Wà á gba àṣẹ tó ń ṣàṣeyọrí ní gbogbo ọ̀nà. Àpá wòlíì máa jẹ́ mu àtàwọn olórin àmì ló máa pẹ̀lú wòlíì. Máa tí wá dé ní yóò ní ṣiṣẹ́ ìrẹsẹ́ tí bàbá ó sì máa pàṣẹ. Àṣeyọrí sáyé gbogbo aládùúwà. Látàgọ́ méje òwúrọ̀. Nínú ìjọ ni New Gas Glory Ministry 712. Àlọ́jì Korodúrò Church Bus Stop owó ní onírin ìlú Èkó. 08033378254. Bí wọn náà bá lè farahàn lọ́jọ́ Sunday. A máa dòròrò àṣeyọrí lé olórí. Ọ̀ọ́nì ṣàṣẹ tì mọ́ lórúkọ jẹ́.
1: From Lagos, this is
2: Jordan.
3: 105.5 FM. This is Jordan 105.5.
4: Station with a voice for entrepreneurs.

0: kọ̀kọ̀rọ̀ baba fi fún mi. Kọ̀kọ̀rọ̀ tó ṣí lọ́kùn ire. Gbogbo lẹ́kùn ta títí mọ́ mi. Bá mi ṣí wọn, gbogbo rẹ̀ yọ láyé mi.
1: Amen.
0: Orúkọ Jésù.
1: Amen.
0: Kọ̀kọ̀rọ̀ tó ṣí ilẹ̀kùn yàrá àṣírí. Ẹ̀mí mọ́ fi lé ọ lọ́wọ́ lónìí lórúkọ Jésù. Yàrá tó gbọ́dọ̀ wọ̀ tí yèrè ó ṣìtá àṣírí á tún sí ọ lọ́wọ́ Olúwa mú ọwọ́ bẹ̀ lọ lónìí. Lẹ̀kùn yàrá àṣeyọrí rẹ̀ tí ahọ́n fi tí ahọ́n tì tó fà gádágodo sí. Àṣẹ ṣí wọn lónìí lórúkọ Jésù. Ògo Fọlọ́run lókè ọ̀run. Episode 4 leléyìí o. Àbí 3 ni sà. 3. God bless you, sir. Ṣẹ̀wárí ti alẹ́ òní yàtọ̀. Ó ṣe pàtàkì fún gbogbo ènìyàn láti gbọ́ mi. Ẹni bá létí kó yá mi láti gbọ́. Tẹ̀tí bẹ̀lẹ̀ jẹ nídìí rédíò rẹ̀ kó gbọ́ mi. Olúwa ní ọ̀rọ̀ bá wa sọ. Pàápàá jùlọ gbogbo àwa ṣoore máwẹ̀yìn. Gbogbo àwa tí a rán níṣẹ́ ká máa ṣoore. Gbogbo àwa tí a rán sáwọn ènìyàn tó ti dá ọgbẹ́ sí wa lára. Olúwa ní kí n fún yín ní àwọn àṣírí nínú ayé ìkà tí a wà. So now listen to this. Be careful in following the direction of the wicked world. Ṣọ́ra láti máa tẹ̀sí ìmọ̀ ayé ìkà. Ṣọ́ra. Ma gbọ́ olórin kan ní ìgbẹ̀yìn lójú. Ẹ̀sán ake o gbogbo ẹ̀yìn àṣe bàjẹ́ ẹ̀sán máa ń bọ̀. Kò sí irúgbìn tí ó fi ahọ́n fún tí ò ní wù jáde. Kì í wá ṣe ìwọ nìkan ló jẹ nínú ẹ̀ ọmọ ó jẹ o tó o bá ṣọ́ra. So that is why ẹ sáré tẹ́tí gbọ́ mi. Ìwé Jọ́bù orí kẹta bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kínní dé ìkẹrin. Ẹ wá bá mi tún ka verse 11 ẹ̀. Yes, kí ni ibẹ̀ yẹn sọ?
2: Lẹ́yìn èyí ni Jọ́bù yanu ó sì fi ọjọ́ ìbẹ̀rẹ̀
0: ẹ̀sà ohun tí ìbá àdé bẹ́ẹ̀ láyé kùnà yé lómi ọ́kì gàjíjẹ àyàkágá alájì ìwọ̀wọ̀ yẹrọ̀. Wọ́n ohunkóhun tí ìbá àdé bẹ́ẹ̀ láyé ṣọ́ra fún ahọ́n ẹ̀ ní lílò. Mọ́mì kò sí kú tí ó pàlágbà àgbàlagbà tí àní bá pọn lórí ẹ̀ ń bẹ̀. Ohun tí ìbá àdé láyé ṣọ́ra ní lílò ahọ́n rẹ̀. Ṣọ́ra o kó o tó lu ahọ́n nígbà tẹ́bí ń pa ọ́ ṣọ́ra. Nígbà tí ọkọ ìyàwó rẹ̀ ṣe ọ́ ṣọ́ra. Nígbà tí àwọn ọmọ ìjọ bá ṣe ìwọ ìránṣẹ́ Ọlọ́run ṣọ́ra. Nígbà tí ìránṣẹ́ Ọlọ́run ẹgbẹ́ rẹ bá ṣe ọ́ ṣọ́ra. Nígbà tí ẹni tí ẹjọ́ ń ṣe níbì kan náà bá ṣe ọ́ ṣọ́ra. Kó o tó lu ahọ́n rẹ̀ ṣọ́ra. Gbọ́ ohun tí Jọ́bù sọ ńbẹ̀ yẹn nítorí wàhálà àti ìdààmú tó dé bá.
2: Jọ́bù sọ.
0: Yes.
2: Ó
0: wí pé
2: kí ọjọ́ tí a bí mi kí ó di ìgbàgbé.
0: Ó ní kí ọjọ́ tí a bí òun kó ṣe kíni
2: kó di
0: ìgbàgbé. Káyé má rántí ẹ̀ mọ́. Ìwà láìsí mọ̀ pé òun ṣì máa padà wá exist. A ṣì máa dá ìkolọ rẹ̀ padà. Lóòótọ́ ni ilé jóná lọmọ kú. Ìyàwó tún ní kó bú Ọlọ́run kóun gan ba lè kú. Ó wá wo ṣùṣọ́ wò pé ẹgbọ́n náà kí lòun wá yé wá ṣe. Ó wá ṣe pé fún ọjọ́ tàbí sáyé. Ìwàhálà tó bá dé báyàn tó fi ọjọ́ ìbí ẹ̀bù kẹmọ̀ pé kì í ṣe wàhálà kékeré. Ṣùgbọ́n kó tó lu ahọ́n rẹ̀ máa gbàgbé wípé ohun tó ṣẹlẹ̀ sí ẹyẹ ti ṣẹlẹ̀ sáwọn kan rí. Ìwọ kọ́ lẹni àkọ́kọ́. Yes.
2: Àti òru ni.
0: Òru ni.
2: Nínú èyí tí a wí pé.
0: Nínú èyí tí a wí pé.
2: A lóyún ọmọkùnrin kan.
0: Ìbálòpọ̀ tó wà láàrin bàbá àti ìyá ló fi ń ṣe pé yẹn. Òru ni. Tí bàbá mi súnmọ́ ìyá mi tó sì lóyún mi. Ó ní kí ọjọ́ yẹn kó di òkùnkùn. Yes.
2: Kí ọjọ́ náà kí ó já sí òkùnkùn.
0: Ó tán. Wàhálà ló dé bá. Mo gbà á ládùúrà. Ohun tó ti ẹnu ìyá rẹ jáde nígbà tó lóyún rẹ tó fi tàbí tó lé bọ̀ lọ́wọ́ èyí tó de àyànmọ́ rẹ nígbèkù. Ẹbí mọ́ tú ọ. Ẹ tẹ̀síwájú.
2: Kí Ọlọ́run kí ó má ṣe kà á sí láti ọ̀run wá.
0: Ṣé gbọ́. Ó ní kí Ọlọ́run gbàgbé ọjọ́ tàbí òun sáyé. Kọ́ má ka ọjọ́ yẹn sítorí àbí èèyàn lọ́jọ́ yẹn. Àbí ọmọ ológo lọ́jọ́ yẹn. Ìrántí ẹ parẹ́ nìyẹn. Ẹ kà síwájú.
2: Bẹ́ẹ̀ ni kí ìmọ́lẹ̀ kí ó má ṣe mọ́ sí i.
0: Ṣé gbọ́. Ó ní k ki ojo ye wa ninu okuku laye laye hey ma gbo bo olohun to de o to do lare oro to de o to do jo lare edidi oro to de o to da yan mo re emi mi mo tu
2: amen
0: pastor bole kadesa
2: verse 4 verse 11
0: e ka verse 11 yen ka gbona yes
2: e se ti emi ko fi ku lati inu wa
0: e se o se je pe abi esa nigba to nje adukun ranti nigba to nje toki to nje gbogbo tawon yen se dansakisa ko ranti ṣugbọn lọjọ ti isoro de
1: making fantastic teams in making you the best on
0: only kilo wa se kilo de to won ti ku lati inu oyun yes tabi
2: ti emi ko fi pin emi nigbati ti abi ti emi ko fi
0: pin emi yes
2: nigbati mo ti nu jade wa
0: nigba to ti o nigba to ti nu jade kilo je pe nigba to ba tatan kemi o de bo be yes
2: e se ti eku wa pade mi
0: e se ti ya fi eruku otu kule to dide to fi to si dide pe bi aye se kule ko ye ko fi to si dide o ye ko mo ye ku mo ninu lo so ye e ma wori sugbo nigba to de 38 ti ye Job shi o ma be si sukuni pe emi nsoro bi asiwere nigba to ti ye se sitan ti olorun pe si akesi wa bi je ki nson kankan fun e njo mo gba ta da aye ati oru so mo gba ti gbe aye jare lati inu omi so mo gba ti emi fi kini idi awon oke la la sole wa wi fun mi have you ever commanded your money now listen to me gbogbo yin ti e ma nse ahonlo papa julo eyin ti e ma follow ibi si aye ba follow si lai wa di oro ke to fi awon ba eniyan je eru ola ti yin ati awon mo yin na iwo to nse pe fun awon iranse olorun tabi to gbe kini to gbe data 10 naira 100 naira to fi so samo baba toju baba la baba lo omo e ba lo nipe lola ko to ba ro pe olorun o le pe omo e to olorun baba se tan to pe omo e lola nko o mo pe to ba se fun awon ti a pe la o se fun omo re lola galatia chapter 6 verse 7 lo sele ke ma se tan yin je a ko le gan olorun onko ti olukuluku ba furugbin ni yo ka e ma listen gbogbo eniyan but number 1 under the direction of the wicked world people will name you with any mistake you did without remember your good deed. Number 2, always have it in mind that people only love you when they are still benefit something from you. Awon eniyan ma fere iwo ko no fere o ton benefit lare yin no fere injo ti won o ba ri nkan yen gba ton lo modo lodo ta won wa ni ko ni lari jare esa igba ti won ri nkan je lara yen won ni soro they will never talk. Ah mo ti ri awon to kuro ninu ministry wa wo nigba kan ri ti my daddy e ma gbo sa ki won to lo my daddy ni ita gbale fun ita fun lowo ita da lokowo gbogbo igba yen ma to ba ndo bale fun to so pe kini dansaki ma sora o be ni mo so fun e ohun ni ke sora fun aho e sora fun aho yin lati lo ki e ma ba fira yin sinu igbeku te ma wa wa prayer point kiri te ba de kini te ba wonu soro to e ma wa toju le wo li kiri wa ni eyan kan lo se pa eyan kan lo sa wo kini wo se. Number 3, be careful in helping people because people will spread bad news about you in life if you stop helping them. Are you listening to me?
3: Yes, sir.
0: If you stop in helping them, are you listening to me?
3: Yes, sir.
0: They can spread what bad news about you. Iyen ni ko ma ni lokan. Awon to ba ma ran lowo. Je ki Olorun dari e. Mi ni o ma ran yan lowo o. Je ki Olorun dari e. Elomi to ba ngba lowo e. Ko ni fe ko stop. Ni fifu o. Boyo wa wa lowo e bi ko si. Won ni mo. Ijo to ba ma so bi pe ko si yen. To de gbe moto jade wa ni se bo rowo de po sinu moto. Won mo boyo ya ni boye po gan reserve lo wa. Ijo to ti ri fun won ye lo ti do ta won. Mo ti ba awon eniyan rin. Mo de ti bere ipe ojo ti pe die. Mo ma won to ma ye pe ti ba fun won lowo bayi ko si ori kiti won o le kimi. Sugbon ijo ti o ba si ti n ba fun won bayi sa. Ori kimi ni won to ma n fun mi. All always remember what goes around will come around.
3: Yes, sir.
0: I'm telling you, whatever goes around will come around. You see, that is why you have to be very sensitive and be careful in using your tongue. Don't be among the people who always destroy people with their tongue. I'm telling you, because so be careful, believe in yourself and in your vision. So that is why lo fi je pe ma je ki awon de duro eleyi ni ma fi pari e ni ose yi ma je ki awon eniyan se kini de duro won soro olorun gan to da won laida won oruko isirisoruko no fi pe jesu won bu jesu won pe osana lo ni gba to fe wo jerusalem ni gba to de kini ibi ta ti fe kan mo gimbolo bi oni su eje wa so tele de beri don be love ni kan lo tele ni boni batlomi uta la loju wa won ba de kavari won kuna won to so pe kan ma gbelebu. So that is why ma je ki awon eniyan de bo se dada won so laida bo tu se dada won so kuku continue ninu iran to ni adara fun e loruko Jesu.
2: Amen.
0: Okun eniyan sare pe ma wa gbagbe o Wednesday Sunday ni ola number 35 Shuaibu Lorin Street sele aparadija Itele Ota Ogun State lati sele bus stop bi okada to lo church baba kan ti oke wa je si waju number 13 Salami Ahmed Street egbeda number 7 Olugbede Street egbeda Orelope bus stop adara fun yin o
4: gba mi pe mi sori number ilale yi mo so fun yin pe ogun eniyan ma sare da won lohun 09077090203 09077090203 0916185 6815 gba lekan si 0916185 6815
0: e sare pe mo wa gbagbe bluru fun bo
3: yes sir
0: ni ojo Thursday wa de serere
2: amen
0: wa ra nugba sugba announcement kan wa lori bluru fun ye e meji pero ni yo ma waye ninu osu bayi first Thursday and third Thursday adara fun iloruko Jesu
3: amen
0: ye lati October e de serere ogo folorun loke orun
3: hallelujah
0: Jesu oluwa wa
3: amen amen
5: Jordan 105.5
6: Station with a voice for entrepreneurs.

lọ́wọ́ ṣó mọ̀ pàdúà tó símpù ni àbọ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò mọ̀ pé ègún wà lórí ọmọkùnrin tó gbàdúà fún yẹ tí kìí tọ́ ègún tó wà lórí ọkọ tó ní kó máa toríre yẹ ègún mọ́tọ́jú ìyàwó ó wà lórí ẹ̀ bẹ́ẹ̀ ni ọkọ ẹ̀ dẹ̀ ń lówó ó dẹ̀ ń ní gbogbo nǹkan àdúà ẹ̀ dẹ̀ ń gbà owó ìyàwó dẹ̀ ń jìyà ìgbà tí ọlọ́run sọ pé kí ló dé tó ta tó ní sílẹ̀ ègún olúwa lójú àṣírí ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àdúà bọ apá ọ̀dà bí ojú ara bọ́mi dáadáa yorùbá wípé inú jè tó bá jẹ́ wípé inú ṣe é sí bí igbá àbárí ìkwáṣe ni bọ́mi dáadáa ó mọ ènìyàn yorùbá ló mọ̀ wọ́n dáadáa ó ní àwọn kan wà wọ́n á fi ẹ̀jẹ̀ sínú wá dẹ̀ máa tutọ́ funfun jáde gbogbo ènìyàn kan ló ṣe é faralé ifù bíbélì gbà wá níyànjú pé ẹni tó ń bọ orílẹ̀ òkè àyà ẹ̀ kò ṣọ́ra fún mi ò ní kó má gbàdúà o mi ò ní kó má gbàdúà fún ọkọ yẹn ṣùgbọ́n kó tó wọnú májẹ̀mú kan kó tó sọ ohun tó nínú béèrè lọ́wọ́ ọlọ́run olúwa báwo ni kí n ṣiṣẹ́ ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àdúà ò lọ ọlọ́run fọ́ májẹ̀mú yẹn ṣùgbọ́n kò yí sí ohun tóbìnrin yẹn ṣe kò yí sí ìgbà yẹn lọ́pọ̀ ẹ ṣẹ̀ṣọ́ pé mo dẹ̀ ní mọ́tò kan tí mo lè fún ẹ o mo fẹ́ gba ṣọ́ọ̀bù fún ẹ bẹ́ẹ̀ ni sà ṣùgbọ́n obìnrin yẹn fi gbogbo ara ayé ẹ̀ sí ọkọ ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ tara yín níbi tẹ́ ti ń ṣe ayé aláyé tẹ́ mọ̀ bẹ́ẹ̀ tara yín síbẹ̀ bíbélì wá wípé níbi tá a tà yín sí olúwa lòun máa rà yín padà ẹ gbọ́ ilé yìí sà ọwọ́ ìràpadà yẹn lolúwa rán mi sí ọba ìpè kò múra ọlá ó gbọ́dọ̀ dọ́dọ̀ mi mọ́mì o ò rí pé iṣẹ́ tó ń ṣe kò lọ déédé wọ́n ti ba nǹkan jẹ́ wọ́n dẹ̀ tún gbé ìdìdí lé ẹ lórí pé ò ní rọ̀nà lọ ìdìdí yẹn lolúwa ní kí n fi májẹ̀mú sí láyé ẹ lọ́la ó ń bọ̀ lọ́dọ̀ mi olúwa ní kí n fi oyin lé ẹ lọ́wọ́ kó wá lọ fi sínú ilé yẹn pé ìdìdí àṣetì ìdìdí ìkorò tó wà nínú ilé yìí olúwa ṣìdìdì ìdìdí ìkorò tó bá mi jáde tó ń bá mi rìn tí mi ò rí tí ò jẹ́ kí n pàdé olóore ẹ padà lẹ́yìn mi ẹ̀yin kan wà tí màá fún lágbo ìgbàlà lọ́la ẹ̀yin kan wà tí màá ṣe lóore májẹ̀mú lọ́la bẹ́ẹ̀ ni sà ṣá make sure pé o dọ́dọ̀ mi lọ́la ṣe straight verbal assembly ibẹ̀ láti jọ ń gbàdúrà gbogbo tó bá ti ń bọ̀ o mọ̀ pé mìíràn ló ti máa bọ́lẹ̀ bí ìṣe mi ojoojúmọ́ ni mo ń ṣàlàyé ẹ̀ fún ẹ wà á bọ́lẹ̀ ní mìíràn wà á wá wọ márúwá tó ń lọ sí mọ́rógà wà á bọ́lẹ̀ ní mọ́rógà yẹn wà á wá béèrè péjọ church tó wà ní power line csc tó wà lẹ́gbẹ̀ẹ́ new touch hotel ibẹ̀ ni mo lọ àtẹ̀yìntẹ́ ń bọ̀ látọ̀nà jíjìn wá lọ́la mo mọ̀ pé ogun tó da yẹ̀ rú o lè ṣẹ́ mọ́mì àṣetì yìí ọlọ́run lè mú kúrò àìlọ́kọ yìí ọlọ́run lè mú kúrò àlè tó wà lórí ẹ̀yìn ọlọ́run lè mú kúrò dájọ́ pàdé láàárọ̀ ọ̀la ìrìnláyé ẹ̀ máa bọ́ sí ayé rẹ̀ máa fọ̀hùn ìpínlẹ̀ máa fọ̀hùn ìwáyé rẹ̀ máa fọ̀hùn òní dìdàkudà olúwa ní kí n sọ fọmọkùnrin yẹn tó ń gbọ́ mi tó dẹ̀ ṣọ́ọ̀bù tó mọ̀ pé òun ṣọ́ọ̀bù yẹn kó kàn wá 900 ní gbogbo ọ̀nà kó fi ṣe ìràpadà olúwa ní kó fi rán pẹpẹ èyí tó ra èmi náà padà kó fi rán olúwa ló máa lọ síbi tí wọ́n tà ẹ̀ sí ó dẹ̀ máa rà ẹ́ padà torí mo sọ fún ẹ pé ọjà kan wà tí ènìyàn kì í ná ní ẹ̀mí ọjà pẹpẹ ni tó bá kan torí re ènìyàn ò lè na iṣẹ́ kọ́ ẹbọn pẹpẹ àti májẹ̀mú o lè yẹn fi na mo dẹ̀ ń wá àyè àti ṣàlàyé ọ̀rọ̀ ẹ fún ẹ dáadáa ṣùgbọ́n mi ò ráàyè ṣùgbọ́n mo gbàgbọ́ pé ọ̀sẹ̀ tí mo fẹ́ mò màá ráàyè má gbà

0: pé ni ọjọ́ Monday lago kan ọ̀sán gbogbo wa la ń pàdé fún ìràpadà ayé àwọn ọmọ wa ẹ̀mí mímọ́ bá mi lé àwọn ọmọ mi tí ayé léwọ gbó bá mi léwọ bá ògo tí wọ́n lé jáde lára àwọn ọmọ mi a máa fi àdúrà lé àwọn ọmọ yẹn bá a máa fàdúrà lé ayé wọn bá a máa fàdúrà lé àsìkè wọn bá a máa fàdúrà lé sàtífíkẹ́tì wọn bá a máa gbà á lọ́wọ́ agbára amúniṣòfò ní ago kan ọ̀sán ní ọjọ́ Monday pàápàá jùlọ Monday tó gbẹ̀yìn oṣù kẹsàn-án Monday tó lé agbára ni èmi àti ẹlájọ máa gbàdúrà láti Monday yẹn láti ti máa wà nínú àwẹ̀ títí di ọjọ́ Wednesday tó bá di on the first hour pàdé ọjọ́ méjì láti ṣe pàdé ní ọ̀sẹ̀ yìí Thursday àti Friday àwa kan a máa wá ní ọjọ́ Thursday àwa tí à ń ṣòwò a máa wá gbàdúrà àwọn olówó ni mo fẹ́ bá gbàdúrà ní ọjọ́ Thursday àlàáfíà fọ orun ayọ̀ ló máa sùn ọrẹ ìràpadà tiẹ fi sínú àkáǹtì ìràpadà àwọn ọmọ ẹ fi sínú àkáǹtì tó wè fọ.
1: 3 2 4 6 6 0 7 0 1 6 3 2 4 6 6 0 7 0 1 6 FCMB olorúkọ báǹkì yẹ wà wá rí sí Christ Apostolic Church Faith Revival Assembly nínú ẹ̀ tàbí o lè fi sínú àkáǹtì tèmi gangan 3 0 4 0 4 7 0 2 5 1 bọ́ lẹ́ẹ̀kan sí 3 0 4 0 4 7 0 2 5 1 First Bank Daniel Olúfẹ́mi Kọmọláfẹ́ Olúmarí nínú àkáǹtì yẹn
0: kó wá múra ti pè mí á jọ gbàdúrà nọ́mbà wọ̀nyí náà ló fi béèrè ọ̀rọ̀ láàrọ̀ ọ̀la
2: 0 0 20 9 30 57 28 0 0 0 1 4 3 3 8 1 1 1 0 7 0 14 33 81 11 tàbí 080 286 12238 080 2861 2238
0: Agbára Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ àlàáfíà fọ orí ayọ̀ ló máa sùn God bless you.
3: From Lagos, this is
4: Jordan. 105.5 FM.
5: This is Jordan 105.5.
6: Station with a voice for entrepreneurs.

Chukwuka filling station yẹn ẹ máa rí àwọn ọlọ́kadà níbẹ̀ ẹ sọ fún yín pé Bakari Big Church yẹn lọ ọmọ àgbẹ̀ yín débẹ̀ fún gbogbo èyí tí ẹ bọ̀ láti ojú òré Bawuá Ìtèmi ẹ wá ọ̀nà kẹgbẹ́ Abẹ̀sọ Gate ní ẹgbẹ́ Honeyland School yẹn ẹ máa rí àwọn ọlọ́kadà níbẹ̀ ẹ sọ fún yín pé Bakari Big Church yẹn lọ ọmọ àgbẹ̀ yín débẹ̀ fún gbogbo èyí tí ẹ bọ̀ láti Sango Toll Gate Alákùkọ ẹ wá ọ̀nà kẹgbẹ́ Ìyànà Pàjá ẹ gbé mọ́tò tó ń lọ sí Ìṣẹ́rí Ìdímù ẹ sọ fún orí pé okùn ọlá ni ẹ lọ tí ẹ bá ti bọ́lẹ̀ ní okùn ọlá ẹni ò nídìí kẹ sọdá ní apá ọ̀tún yẹn ẹ máa rí ọlọ́kadà bẹ́ẹ̀ ẹ sọ fún mi pé Bakari Big Church lẹ́ lọ ọmọ àgbẹ̀ yín débẹ̀ tí ọ̀nà bá wá dà wúwo yín lójú àwọn nọ́mbà tẹ máa pè ní 0915899-4696 0915899-4696 tàbí 081 3238-9411

0: Orúkọ mi ni Grace Balogun láti Àkúrẹ́. Ní ọdún tó kọjá, mo wá síbi mo pẹ̀lú àwọn tó ń wá ọmọ mi kan tí mo ti ṣègbéyàwó fún ọdún márùn-ún. Mo wá jáde. Èmi wá ní lọ́ọ̀kì, mo jẹ́ ẹ̀kan nínú àwọn tí bàbá pèsè òkè pé kó gbàdúrà fún àwọn tó ń wá ọmọ. Mo wá gbé
1: òkè nínú ọdẹ lọmọ tó tó ń wá ọmọ.
0: Bẹ́ẹ̀ ni sà, mo wá gbàdúrà yẹn fún ọmọ mi yẹn. Mo ń ṣáà kọ́ ọmọ mi bímọ. Wọ́n ní ká mú nǹkan ọmọ wá mi kàn mọ̀ pé pampasì tí mo mú wá pé ó pọ̀. Mo ṣáà gún un. Sí ìyàlẹ́nu Ọlọ́run, menstruation tó ṣe ní July yẹn kò ṣe mí mọ́. Àfìgbà tó Ọlọ́run bá mi fún lọ́mọ mẹ́ta.
1: Ẹni dé kí Alleluia.
2: Alleluia.
1: Màmá náà wọ̀ mọ̀ pé pampasì dáhùn kó lánípọ̀.
0: Pampasì yẹn mo ronú pé kí ni màá mú báyìí fún àwọn alákọ̀wé mi mọ kan tí màá mú jáàmù pé gbogbo wọn ló ń lo pampasì. Bá kó pampasì lórí igbá mi, mo di sí Lalonberg. Mo ṣáà wá síbí pé Ọlọ́run o, ọmọ mi omi ìfẹ́ kú kọ́pùmọ̀ mi kan wà, kó má lọ́mọ o. Bá mi fún lọ́mọ, ó dẹ̀ ṣe é. Oṣù ń gan menstruation tó ṣe
1: ní ìgbà yẹn. Lẹ́yìn ìpàdé tá a ṣe yẹn kò ṣe menstruation
0: mi mọ́.
1: Gbogbo ẹ̀yin tó ń wọ́mọ, lẹ́yìn ìpàdé yìí, oyún ló kù tẹ́ máa ní.